egbòogi olóró sí ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìlúṣí ní ìjọba ìbílẹ̀ Eastern South East tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ NDLA Michel Ofoyedu sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn egbòogi olóró ni àwọn rí kó ní ibẹ̀.